0: orúkọ mi ni Òkétóyìn Olúwarẹ̀mí Lẹ́kún. Mo wá láti Ààtàn Lùsádà Region, Ogun West Nigeria. Nípa ọ̀rẹ́ ọ̀fẹ́ Ọlọ́run, mo ti dẹni ìgbàlà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tú àṣírí ogun ayé mi. Ìránṣẹ́ Ọlọ́run mẹ́nuba ìṣòro mi ní ọjọ́ ìsinmi June. Tó sọ pé ìsọjí òwúrọ̀ ìsọjí òwúrọ̀ iṣẹ́ ìyanu ni ọjọ́ ìsinmi yẹn. Wọ́n ní pé jẹ́ kí tálákà wí pé mo di ọlọ́rọ̀. Wọ́n ní ìwòsàn fún iṣẹ́ mi torí pé iṣẹ́ mi yẹn ó ti fún làálàá tó wà nu iṣẹ́ mi. Àwọn tó ń bá mi ṣiṣẹ́ mi ìrówó sọ fún wọn iṣẹ́ tó tẹni bíi mẹ́ta àbí mẹ́rin tó yẹ kán ṣe mí nìkan mò ń dá ṣe. Ó di àìsàn, ó di gbèsè, ó di àìnísínú ayé mi, ó di òṣì àti ìṣẹ́. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí ìránṣẹ́ Ọlọ́run mẹ́nuba ìṣòro mi, ìyípadà ọ̀tún ó bá ayé mi. Bákan náà ni nígbà tí àmúra sílẹ̀ fún ìsọjí yìí, olùṣọ́ àgùntàn state over sí àwa sọ wípé a máa bí ọmọ GCK ní oṣù keje GCK oṣù keje ọjọ́ àkọ́kọ́. Ọmọ mi bí ìbejì obìnrin méjì. Nígbà tí mo ronú orúkọ tí mo fẹ́ fún àwọn ọmọ yìí, ẹ̀mí mọ́ fún mi ní Isaiah 62:4. Ó ní a kì yóò pè mí ní ìkọ̀sílẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ mi ní ahoro mọ́, ṣùgbọ́n ó pè mí ní Elsiba àti ilẹ̀ mi ní Beulah. Nítorí inú Ọlọ́run dùn sí mi, a ó sì gbé ilẹ̀ mi ní ìyàwó. Mo dúpẹ́ torí pé Ọlọ́run mú ìlérí rẹ̀ yìí ṣẹ fún mi. Orúkọ àwọn ọmọ náà ni Elsiba, Beulah, Febe, Priscilla, àdúrà gbèmí, àdúrà lérè, goodness, mercy. Bí wọn náà ṣe wá síbi ìsọjí tàbí tó ń ní àsopọ̀, Ọlọ́run yóò fún ọ ní iṣẹ́ ìyanu rẹ lórúkọ Jésù. Praise the Lord.
1: Praise the Lord. Hallelujah. Hallelujah.
2: En este test, en esta CGK, el pastor les dio la seguridad que Dios hará algo en cada participante. Se aseguró su problema se irá y toda enfermedad y dolencia se irá. Y por la gracia de Dios, ello ha sucedido. También les ha dado la seguridad de que Dios les dará hijos de la CGK. Y Dios le ha dado a ella hijos gemelos. Estas son las cosas que Dios hace. Y esta noche Dios ha vuelto a hacer algo, Dios ha hecho algo grande para ella.